0: ṣùgbọ́n bá ṣe gbé mi dúró dìde dúró ara mi fuyẹ. Nígbà tá a wá lọ, mo jókòó tó 20 times kí n tó dé ilé. Àmọ́ èyí ò lè ṣubúrú ìyẹn. Lọ́jọ́ yẹn gan-an ló ti máa ní Phyllis ẹ̀. Mo ò ní Phyllis kankan gbà sílẹ̀ mọ́ láàárọ̀ yìí. Mi ì ṣe mi ò lè sọ pé mo ṣubú lánàá, kí ni mo ṣubú? Ẹsẹ̀ mi ni mo fi rìn láti títì wọnú ọgbà yìí wá, wọnú orí òkè yìí wá. Mo dúpẹ́ lórí ìyẹn o. Ṣùgbọ́n mo tún wò ó yí pé Olúwa tún ti ṣe jù bẹ́ẹ̀ lọ fún mi lónìí lórí òkè yìí. Ẹ bá mi dúpẹ́ o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mo dúpẹ́ lọ́wọ́ orí òkè yìí o.
1: Praise the Lord.
0: Hallelujah.
2: Yeah, yeah.
3: Yenuane fẹ́nà Abigail. Obi na to ne nsa frẹ no ba hanra ofi oshudi no wa ye mre ko si se yenra ye bibi ya wi kura no te hwe ye na na de ama ne ho adwin ne se wo mu ko fi no mo sa ba ne no sa emre ye no wantin ke biem san se se nra no ya mini pa no mpa ye no tumi a to ne so no ɛnna ma wo nyina ɛsipiti sɛ wogyidi paa sɛ awurade ayɛ ade kɛse ama no mom yɛnyɛ awurade ayɛ. Halleluya. Ɛnra ɔba maame wɔ baa ha na kyɛ sɛ wotumi sɛ ɔtɔ piti mpaeɛ no mu no ɔnya ahoɔden foforɔ ɔbae na ɔyɛ mmerɛ nanso ɔɔkɔ no nya awurade de ahoɔden a na ohia de ma no nti anadwe wo so wokɔ fie wode ahoɔden na ɛkorɔ ɛwɔ yesu din mu. Nyame mma, momie nyi Awurade ayɛ. Mmienyi Awurade ayɛ.